sọ fẹ́ stack ìkókó kẹ́tù ṣọmọlú àdẹ̀gbàgádà yìí ẹ̀ lápẹ́ tó bíbù pọ́ńtọ̀ sọ tó gan àtọ́ ẹ̀kọ́ ayẹyẹ kàndé àtọ́mẹ̀ mẹ́pọ̀ lẹ́pọ̀ lápẹ́ tó lẹ́nu yìí tọ́lẹ̀ pọ́ àgùnlà yìí tọ́lẹ̀ pọ́ jígá tó àzákòmù kú ẹ̀nẹ́ tọ́ yìí kẹjà sí mẹ́lẹ́ àkókò tó àtẹ̀zágbè náà sọ wá mọ́ndé bible study yìí tọ́ dàlókò tó pọ́pọ́ tó gbàgádà kẹ́tù ṣe mọ́ rúpó náà yìí ẹ̀ àzákòmù kú ẹ̀nẹ́ tọ́ ní ẹ̀ pọ́ àgùn tó yẹ kó dé mẹ́ná wá kó jọ́lọ́ yìí tọ́ lẹ́pọ́ ó ṣe gbèrà mẹ́rin èdè mìíràn bí àzákòmù àwọn ètò gùzàgbè mo kọ́ tọ́lẹ̀ gùzàgbè sí àzá mina pé tó gàgádà fìlè tó gà tó ẹkọ yẹn kéwì fún ọtọmẹ gozangbe sí nùkan tọlẹ yéè nùkún dòye tí ìwúzẹ sí nùkan tọlẹ pọnà wà tó pé lọmẹ yẹnu zangbe sí kí vọfọ pọlẹ evangelist pọ pípọlọpọ bọ vọfọ títò sá yẹnu zangbe lẹpọ gàtúrò pọ mìíràn bá sí tó yẹnu zangbe tọzẹ lẹpọ tó àgùntà mítọ lẹpọ àlà mítọ lẹpọ ó yẹnu zangbe àtọtọ ṣe bí tọzẹ mìíràn tó kúkúrọ zàtọ yẹ̀wò ní lọ́nà ẹgbọ́tọ̀ mi tán dàhó lọ sún mẹ́gbẹ̀ẹ́ wẹ̀nà ọ̀dọ̀ yẹ̀wò ní ẹ̀nà mi tó di pálẹ́sì àgùn tà dàhó búrẹ́bù tó àyàn bẹ̀lẹ́ ẹ̀pọ̀ mẹ́ ẹni ẹ̀bà sí jísí kéra bẹ́ àsátọ̀ mẹ́ dísí ọ̀sán àzá kòlùkù àwẹ̀ tọ́ tó sàmẹ́dídé ìjà ẹni ẹ̀bà sí àzọ́wọ́ àtọ́lẹ̀ ẹ̀pọ̀ pító gùrùtù yìí sí ilé sí ìyẹ̀jẹ̀yẹ̀ yọ́ tó sùn lò pópó yìí sàtìmẹ̀dí àtọ̀ntọ́ tó sùn mẹ̀ mí nípa yénègò dọ̀ sàmẹ̀dí àtọ̀ntọ́ tó sùn mẹ̀ fínẹ̀ yìí sí ilé sí ìyẹ̀jẹ̀yẹ̀ yọ́ òpó yọ́ tó sùn mẹ̀ ní ọwá tèmi ní mọ̀nùkúnjẹ́ ègò jọ̀njalẹ̀ ìyàwó mọ̀ ayọ̀ pọ̀lọ̀ àzáfọ̀ tó kúrò pótọ́ pé gbé jọjàlẹ ní ẹmọ ìbò pín àgùnrin gck oṣù tí àtọtọ dẹmẹmí tẹẹtì gck bọ ẹlá ìhìn gbàsítò ọta ogun sí ètò àzá gàgbè dẹbà àzá kó àtọnù kúrò pótọ bẹjẹ àzá gbà tọ oṣù ẹ lọtàn pótó hógólọwọ bẹẹbù àdàdìọnà mẹtàn gbọn kírísì dàlẹ tó agbégà grammar school ọta wẹ iná bá sí àhọjírọ ní efi iná bá dèbísọrọ tèmi ẹ dèbísọrọ àtọ ẹnna wá sọmọ àgbẹ̀sà tó kó àtọ́nukọ́ àwòtọ́ pé ló àgbà kó àtọ́nukọ́ àtọ̀tọ́ pé gbòógà sí àtọ̀ àfọ́nutọ̀ lẹ́ẹ̀pọ̀ pípẹ́ túndó tètàn tó àìhán ẹ̀ máa tó híhọ́ jọjàlẹ̀ sí kọ́ńdọ́ mẹ́jì òpin ọ̀tọ̀ jọjàlẹ̀ ẹ̀ bá sí yọ̀pọ̀ ewu àkíyà òwe máa mọ oko ma kó bí òwúrọ̀ dàhómẹ́lẹ́ sàmẹ́dì ta àsàgbà ìwòrò pé tọ́ yẹlẹ náà gba ìpín yìí tọ́tọ́ àgùntà lẹ́jì tó gàṣẹ́ àtọ̀ mẹ́ ó gbowó yìí dọ̀ náà tó gbàjẹ́ gbomu mìíràn tó wà mítọ́lẹ́ pé ní sọ̀gbìn àhùwàsí àmítọ́ pé mìíràn mítọ́lẹ́ sí mísẹ́rù dìde lẹ́pọ́ gbèsò dọ́nà àgùntà mítọ́lẹ́ pé fónù sí hódìdọ́ mẹ́lòpọ̀ náà mẹ́lòpọ̀ yẹ̀wò dọ́nà mẹ́tòkàjì pópó lẹ́pọ́ ní bíbẹ́ gbọ́mẹ̀wọ̀nù